0: zion e voa wimende ason de budo gbeto eme on de bu mo yon gbede kon yi aso ka kanon fin tra la wimedo a jogman to yi bo ayaki me on mele binon do iton iton sawe e o azo de mewe ade ay azo me on edo kando kan jinu mele biwe fi e kwe de o jenwe ade diplomo ene on ado kakabodo doktora loo keke kon ade e yon wa keke kon ade loyo mede vwele kobo sonwe bo afonyon e non lo semenu kwe biowe tu a ito kwame on anomo medebo non zia o tumba kola ole nou debo edo kugbowewe afonyon e kokonwe yonlo fide ba ita fomewe wime yonu atisun edo mariage namblowe alo akoblo botagba egbe so uve azen egbe asuko mekbo dojile uvele sukboy e non le debe namblo mariage mon koton bo nubi nukle beno chikwegbe tumba kola ole meda kwodo emi do dido nu ye jindo menti e kwindo en e no do wa blo le we kwin emi ton o metile to no se a wan bono tia tu deji e ai hon gbe do ji ton si ho we ton kaka wa jiji teme yo a chene de na emi lo moton
1: mo fi okun mo fi obin mo ki omode mo ki agba mo ki onile mo ki alejo ni bi ti bi tin jo mo lo bayi
2: igbogbe ni sunu bo gbogbe ni yonu igbogbe nu jo na bo gbogbe nu wo pe nu le do kire budo ni do todo mi we di o mi gbogbe ni re ni gbogbe wa ji
1: eh mi ti mo soro ni otunba kola wole adu awogba gbogbo ti ton gbo mi ti yo ni di awa ta n soro na ohun wo ni ha eh mo tun fi asoro yi mo fi ti gbogbo eyan lola wa ti en control ilu ibe ni lati biko ti bere ibi ibi ebe bi ti o pari ti oba tun fun so lati ojo yi a tu ma fun se awa ti en dari na olorun ba a tu wa lokan bale koni je ki ilu ko se kini o le mene ko kan wa
2: eh me de bude gbe oyin o to se boro pe na ti so wa me se se o je ni jogbe ni me se se le a kuro no e a lo gonu mi we bo mi joro to wa kan re bo fifa e bo to wa me le a kuro no e kuna jo me de bude o le to wa na do fifa me de
1: e leni a fe soro fun wa nipa okun aye okun aye okun aye olorun bo mi ti okun buruku aye mi ti buruku de wa to mo kon
2: ami e na se mu ni de to do mi ele e bi o papa mi kan do e ni na do o do o kan ki gbo me san e yin kan ni ran kan bo no bla me e wu e gan do o do
1: kini kan wa ti awa yo ba ton ma npe ni owo alantaku owo alantaku yi owo to fele ni gbogbo se fele to yi be na lo se yi to nipa pe kon fi de omo araye awon wo ni ma nlo ku yi awon wo no ma tin de ayo ni ko ku buruku de wa tomo tomo
2: papa mi ton bi de nlo bi je ando yo je mi na do hodo okan ni na kan okan bi gbo me ton e no bla me be no yo do okun aye aye ye se kan kan de bebo e no fe je amo kan eni kan de bo nu ye yi bo do bla me na ye si tun gbede gbede wa
1: elomi wa to je pe okun aye ko won tawon eni bi ton bi de yi lati gba tohun ti mari ko gbo pa ko gbo po ise awon eni bi ni o so pe ko won ti lo de ile omo e mo bi kan so to gbogbo ewe ti o le ma lo pata eni sise fun ewe fun gan oyukun ba nlo ti o ba nlo eni sise iwo kan ma ri pe omo to e ko gbeje loju aye oju ohun lo ti ma lo gbe ti ejo ise okun aye ni aye ni ti okun buruku de wa tomo tomo
2: ami le chele mi papa mi to be ko nu mi we do kan nyan kan o kan bi gbo me tan o kan bi ble e no bla me bo adasu ye adasu o lo kan nyan kan e o ku aye do e papa mi to bi yo e si aso wu wa le kere ni
1: o kun aye ni de wa awon ti kan wa wa ti won fi si lara pe pe yo ma nawo ti ohun le ma ri pe ko nkan to jo nso ohun atoko ohun ki ni won ma pada gbogbo nkan to nawo si yen ko ki nsona o aye ni ti okun aye ko ni ti de wa tomo tomo
2: ka yan kan kan bi gbo me tan wa ni no sundu me bo e da lo nde bi wo ni onu ni mu kon yi ya akulu no na de ni si kan bi gbe ni o e na tun ni si kan mo ko tomo ka yan kan e lo kan bi gbe lo bi gbo me si kan e do no bla me na e tere ni
1: okun aye aye ni ko ku buruku ko ni ti de wa nle tomo tomo e be lo mi wa to je wi pe ibi ti ai mo yi yan ti koja a ma se kini a ma bo loju a ma yin ojule mi wa to wa tin koju si fowo si ko ni ri nkan ti ohun fowo si eh ise okun aye ni aye ni de wa tomo tomo
2: me bi bo lede bo ye de onu edo yi we o ti de me biro gbo we o eye na gbo kini pon o e no bla me bo e mo no mo me de me akulo no na de si de examen
1: okun aye olorun bo ni ti oku buruku ko ni ti de wan le tomo tomo o ma lo loju orun elomi le ma ri ko ori esisi
2: ami me se le mi papa do be ku ero kanyana kan me nyana kan le do no bla me na ba si no bla me na akuna no bla me na ma un nano gede de na bla bi me de le de bo ye de onu e tamlo e na ku dro do ku fi to do ni am alo e na ku dro do emi do si kota kan bi gbele ni o si aso wi wa le tere ni
1: ere lo mi wa to pe ohun ogbe oja kale koni ta awon te si jo wa le gbe ara yin e ma ra won tun ma fi kini tun ma ta eh ise okun aye ni olorun bo ni ti okun buruku koni ti je wa le tomo tomo
2: mere bole de boye de onu eje ajo e ton si agban to alo edo boutique e alo edo bureau e alo edo fide bo azo de no wa ne me da patun le di se se ye de na da so wa we bo clean na no wa e bu e ye na do mi sa we amu we me yi me ajo nyan kan ayeye kan di gbo nyan kan ka se kan e e to no bla me na e o bla me o ana mo clean we sawe ade ogbeto na je kini mo di akina vi volo me kada patu na do sawe e do mo nu we mede un ti kere we do ji an tu lo kan yan kan e ne de blawe na me de vole de bo ye de le o kan yan kan e ye do blawe na e we do nu mo ko ton le bi se se ren gble do ti pe we we do mo nu we mede un papa mi ton otun ba kola wole we do mo nu we mede bo amoro ayeye kan atokan eni ero ya donu eni ni amu wede do nu papa mi to lo di do wele bi sese me o ti tero pede ji ko gbonu topota 1 les jambette weiro 01 95 18 91 23 01 95 18 91 23 weme da francoue we made a sacket away, we made a fiddy lele doko bonu let, sister. Aye, ye, no blame, I say sicker. Big Benyan can sicker. No blame, boy, mono move, you ha. And one more, where they gave me, where chicken, go where they did, Anna, Papi, go not to you.
1: I will meet you, you could do one little motomo. Everything was a good thing about it, you can't you be. One, you go to a good luck with you. You won't go with you. O ba gbowo se o ka owo yowo yi pe gbowo yi ngba to ba pada ya o ni le ti account bawo lo se na owo yi tan ise okun aye ni
2: ada so wa we bunun gba so be yi we be no na we si ti foko e ana mo de ni yi pe okan jile sale o bi e ba mo ko nu kupo bi ansan pe gbon anu mo to na apere ahin buwa ifo we a anu ti won okun aye ayeye kan esin aso wi wa le tere ni
1: iwo baba loja iya loja te n gbo mi lowo lowo bayi omo yi owo to fi bere owo to nse omo nkan to kun ekun ni tin to nse kakul awon eni bi won ni kokun aye bi wa se ere lemi ope pe se pe to ba tin taja koni ma mo do ise kini bo se kini bo se nlo owo yen ma dikun ise to e ki wo ma jere o ma ri pe gbese gbese gbese ohun ni o ma je fun ise okun aye ni olorun bo ni ti okun aye aye ni kokun aye bi wa tomo tomo
2: ami gbigbo yan ka en ambla mi ha we me do akime badu sawe asanu akwedo achakanu nu akwedo akomenu amonu atijanyo akwe anu motonu de yigbo ha ayi million boto be ajona bonu a awajo kakakakakaka anu tunde pe onu ni gbogbo akro bi sisi level no gble banu motona we me yige million boto be ajo wiwa na ana ka 100 million ya do pe o me o ano moto na gbigbo yan kan o ayeye kan esi aso wi wa le tere ni
1: ere lo mi wa to pe lati ojo ilo o tin prophet ati lo si lo yibo gbo gbo gbo se ti won gbe awon eni bi won ma je ko sese ise okun aye ni okun aye ni de wa bi tomo tomo
2: we me ko do program blow ba a o blow we ma to bi sese passport to da ju visa to do kine bo a do na voyager bonu ayo ye blo test nu e no do ku je ki aka tun lo kan yan kan ni o ya ewe ma banu ani voyage ki a ko yo wa to e me si program ya blo mu se tu ba yo ma o tu yo atu wa de we zo ba ma ko ya Ẹrẹ
1: lo mi wa to pe obirin ni nigba to pade ohun atoko e oko yi ma ni fere o bo se ni fere na lo ni ti awon mo ṣugbọn nigba to para ya awon eni bi won pe yin won sira won oko ma ma lo nawo fun awon obirin ni ni ta ohun ti wa nle ohun atawon omo to se ati je ati mu ohun nikan ni mo a gbo o ti ra ni sin so iwo to ba ti ni eleyi ma wule joko tetere awon eni bi won ni kokun buruku won ni ti de wa nle ti o fe pe oko eni ìgbàwọn ẹni bí wọn jẹ kó ṣe kí ni wọn jẹ kó láì jókòó gẹgẹ bí ọkọ fún ọ má bọ aṣọdẹ ni ọtúnba kọlá wọlé torí gbogbo ọjọ ayé tèmi àsùgbà tó yẹ kí n fi wá owó ni mo fi ń wá oògùn ẹhun tó fà tí mo fi mọ nípa ogun àwọn kinní inú tó bá ti dé ọdọ wa lágbára ní ọwọ ọlọrun ibi yóò tọkọ ẹ lè wà tó bá jẹ pé ti tiẹ ni a pè yóò padà sọdọ ẹ.
2: wọ́n mi dẹ́dẹ́ tí èrò tó domi wẹ̀ padà fúnpé bó ti yí bọ̀ wàyìn tẹlu si oli kuku bẹ ẹnu pa mi jọ a o wọn yìí náà lọ màá ní màá ní gbélé omi àtìtì ni pé wọn àmọ bá sùtò ibi yọ àpẹẹdẹ náà yìí bọ náà dùkọ ẹ náà ní òun dèbò ẹnu ìbàrò tó kọ mi ìsọnù dọkọ ẹtàn tẹbùdọ péyọ gbéyà dọkọ ẹwẹ yín pápá nu fìlẹ wẹwẹ yín mama nu fìlẹ wẹwẹ dònú bìbìlówẹ tó bọ àsùtò ìtàdọ fínni yóò di àsùdá lọmẹnu ewé sọmọ ẹdọ mọ yín wẹ mú àtijọ yìí gan jí ọwọ inú mi bẹ ọnà ẹgbẹgbọn ẹgbẹjì ọnà ẹgbẹgbọn dáadáa tì fofó tì á sì tó ẹ ọmọ owó ẹdẹ wẹ nu àtẹ ọ yá níwọn ní gbọn ọmọ jẹ ẹdẹ kàkà jẹ jìyàn ní ẹdọ mọ ọhúnú wẹ mẹdẹ ọ ẹwọ ọtúnba ẹdọ wọ inú ẹwọ ẹmẹ ẹdọ tó domi wẹ ẹwọ inú wẹ ẹdọ pẹ bá wẹ ọ mẹmẹlẹ nánà kan dígùn mẹ́mì nánà kan ti gbọ̀n mẹ́mì nánà tí jọ́kọ́ gbọ̀n mẹ́mì nánà sọ̀wá rẹ̀ kan ti gbọ̀nú mi tó lẹ́bi títí nánà onukun yìí wẹ̀ ewé yín sùn sí ọ̀túnba tán wẹ̀mẹ́dé bá dé ní ìṣe wẹ̀ ọ́ èmi dọ̀nú ẹ̀rọ àti chike.
1: ẹ̀rọ̀bìnrin mi ẹ bá rí ẹ mọ̀ pé ọmọ lélẹ́yìí ọlọ́run fún lẹ́wà kò fún ní gbogbo nǹkan táwọn ẹni bí yìí wọ́n jẹ́ kí olórí ọkọ tí wọ́n bá ti ń gbé báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé ìbílẹ̀ àsìkò tó bá tún bá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àdéhùn fún wọn máa mú iṣẹ́ ṣùgbọ́n tó bá tó àsìkò kan ìwọ́n máa kéne nírò wọn ní da olóhùn mọ́ iṣẹ́ okun ayé ni àwọn ẹni bí òní kò fún wọn burúkú wọn níbi tó wá tọmọtọmọ.
2: àmì ní ṣe lẹ́nu pápá mi tọrọ títí mẹ́nu mi ẹ̀ rọ àmú ìyọ́nù dé bọ̀ ọ yẹ ṣùgbọ́n náà fún kákà bọ̀ ìyọ́nù jẹ́ ìyọ́n dẹ̀ pẹ̀lẹ́ à máa jẹ́ ń dá mẹ́ lọ lẹ́ à àmọ́dé ìyọ́n pípẹ́ gan ẹwẹ́ yìí dọ̀ nísúnú bẹ́ gbọ́ kó níyan ní ètò ìtòrò ẹnu vivi gba wá ti jẹnu dé ebi ọ̀ǹdẹ́ bu ọ sínú ọ̀nà bulo ebi ọmọ tó ẹna ọmọ tó ní ebi ọ̀ǹdẹ́ bu ebi ọkú ẹna ló ní àmọ́ nu ẹnu sàn dé pọ̀ wọn ẹna tó ní jẹ ọ à mẹ́kọ̀ ọmọ tó nu ẹ ayọ̀ ẹ sọ́nà fi àfẹ́ là mẹ́kọ̀ mú jọnu ló buló ìbò kọ̀ pé nu ẹ ayọ̀ ẹ lè ẹ sọ́nà gbé yà á ìtẹ́sí àzọ̀hún wà lẹ́nu ayẹyẹ kan ewé yín gbígbọ yẹn kan èdè ya dọnu ẹ mọ bọ a máa mú àṣùwà àyàn bẹ pẹ sí bọ nígbà máa sì mú àṣùwà.
1: ẹrẹ lomi wà tó yẹ pé okun ayé yìí okun burúkú yìí wọn ti nà kalẹ fẹlẹ mi ìgbà tó ń tó tí ò sí nǹkan pè ní protection lára ẹ a máa rí i pé inú ẹ tó máa ṣe kí ni yóò máa gùn ún.
2: gbígbọ yẹn kan àdọ kan èyí tó bìláwé náà ewé ju àṣọwọ àwọn ẹmọ bọ máa náwó gbọjẹ ọtúnba akọlá wọlé ìdọ̀ ànápà ti gbónú máa wù mí nílò dágbé sọmi tó lẹni ìlú pọ gbónú mi ní dóṣe dáadáa mi ní dóòlù kan yìí ìdọ̀ ẹni ọba àwọ̀ ẹni gbé ìdọ̀ àwájú jẹ ẹni tán ní.
1: tẹlifí bá dé ọdọ mi ẹlòmíín a máa béèrè ṣètò ọtúnba irú agbára wo gan ló ń lò nǹkan tí wọn fi bí mi ni ẹlẹẹkejì bàbá tó bí mi alágbára èèyàn ni ẹẹkẹta tí wàá ni pé tí mo bá gbẹrù ẹnipẹ nìkan ó ní agbára nínú ìlú kan àbí ní kọńtì kan àbí níbi tí bí iye òun tí ń bá ti gbó alágbára máa tó nítòhún lọ máa mọ irú agbára òun onítòhún lò tí ń bá ti wáá débi máa rí i pé ìrọ ó jura wọn lọ ìdí nǹkan púpọ̀ sí kò sí nǹkan tó lè bá dọ́dọ̀ mi kò sí wíìdì ọ̀hún tó lè dọ́dọ̀ mi tí ò ní tú ohun tí ò bá ní tú kò ní dọ́dọ̀ mi.
2: mi ti lẹ́yìn ń dọnú mi dọ̀ pápá mi tán àjọkùn dakowó ẹyin bó wọ afrika